gbẹ̀ngbẹ̀rẹ̀kẹ́ kẹ́ ń gẹ́gẹ́ ká gíbu bẹ́ẹ̀bẹ́ rà sí ń tó nẹ́ ń bi ti sóore máa kó mọ́ ìsọ̀nẹ̀ gí àwara ìyẹn mà wúru ra bú pa établissement wẹ́n ní fils gan mẹ́rẹ̀ ọ̀ yá ká pẹ́ nà kwẹ́ntẹ́ tì í bí kì àmọ́ bá ń nà ń pẹ́ ra mọ́rí ìsọ̀nẹ̀ pa bá mọ̀ ultra moderne yẹ́rẹ́ établissement wẹ́n ní fils yá ká bẹ́ẹ̀ ná àwọn àmì gan mẹ́rẹ̀ ọ̀ gina sọ̀nẹ̀ yẹ sàn wà yí ká dán mọ́ má ká gí àsán yíkó bẹ́ẹ̀bẹ́ mọ́rí ná wọn àwọn má yóò sago sunwó yẹn sán báyìí dẹ́ra géńgà tí a ká má ń dọ́gẹ́ bàtúrò mọ́rí yá ìgúnmọ́ àkásùn tó nẹ́ ìdó ìtàbísímọ́ àwọn ẹni ìfísì mi kún gán mẹ́rẹ̀ ọ́ bẹ́ẹ̀bẹ́ mọ́rí ná wọn yá ń gí àsán báyà ń dẹ́rẹ̀ ìtàbísímọ́ àwọn ẹni ìfísì nẹ́ mọ́ni sọ̀nẹ́ báyìí gira wà bá wẹ́rẹ́ kúrò sán ń má kéré bẹ́ẹ̀ gbé wúkowú bẹ́ẹ̀ máa mẹ́ra ara ìkà bẹ́ẹ̀ mọ́ ìdó tọ́nba tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ná wọn bùyẹ̀ sago hun yẹn báyìí wẹ́rẹ́ má báyà ń gí àsán ka établissement wẹ́n ní fils gan mẹ́rẹ̀ ọ́ súbẹ̀sẹ̀ mọ́ ìsago hun yẹn yá ń gí àsán báyà ń dẹ́rẹ̀. agarimọ́ ní wúni wa dánbà ní wẹ́mi abẹ́ kankara hosó wo kanga tíya iná yìrú kam nọba tíya ita nọbù nọba ita kam gumẹ́ a máa tààrẹ́ o kanga tíya nọba iná tíya nọbù ita.